0: www.freedownloads.com.ng.
1: Kọ́ẹ̀sì leléyìí o.
2: Ẹ̀sìn mọ kó yàtọ̀ ọ̀rọ̀ ìdílé ìdúrà wọn.
1: Ẹ máa fi ìdíwẹ̀ wọn.
2: Àwọn ìròyìn tó jẹ́ pé
1: mo lè dá ronú.

0: de wa yi la fi ma san owo ta ba ya tan ni je yi ta won te wa gbadun ta won fe nu si ni pe ijoba apapo ijoba apapo owo mi te fe lo ye yi e wo ko salaye $800 billion to wa ni na po FAAC to ye ka fi se ise bi ijo ìtẹjọba àti ètò èèyàn ìdìbò tó ń ṣe sẹ́fì yóò fi lọ ní ọ̀rọ̀ ìrọ̀sẹ̀ níbo lẹ́fẹ́ kó yà sí ẹ̀sìn kó yà sí ọ́n fi question mark sí ẹfẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ pọ̀ ń bí bá ṣe àkíyèsí mínísítà kan lọ́wọ́ àkíyèsí mínísítà mi ẹ jẹ́ sí ọwọ́ ìró ìròyìn the guardian tó jáde láàárọ̀ ọ̀tẹ̀ lójú ìwé kẹfà lẹ́tì rí ìròyìn yẹn kà ní pọ̀nbele.
1: Ó dá ẹgbẹ́ àtẹ̀ iwájú ìjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí wọ́n ní òní náà ni kò ní dọ̀la o àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ gómìnà bíi 30-31 wọ́n ní àwọn senator tó jẹ́ wípé iye tiwọn kò dín ní 84 iyun 88 bákan náà ni àwọn tí ó jẹ́ ọmọ ilégbèmọ̀ aṣòfin tí iye wọn ò dín ní 200 bákan náà òun ni ẹni tí òun náà fẹ́ gbé pẹrẹgì kaná pẹ̀lú ààrẹ tinubu nínú ètò òdìbò abẹ́lé iyun osifo stanley àti àwọn míì tí wọ́n jẹ́ olùdìbò tí iye wọn ò dín ní 2,620 iyun 2,620 míì wọ́n ní gbogbo wọn pátápátá òní náà ni wọ́n mọ bi tí orí ń gbé ẹsẹ̀ wọn rè ipe bóyá wọn ó díje dupò nínú ètò òdìbò ọdún 2027 àbí wọn ò ní díje dupò lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC lónìí náà ni kò ní dọ̀la o wọ́n lára àwọn tó jẹ́ wípé wọn ó ṣẹ̀ṣẹ̀ mọ wọ́n ṣẹ̀ òní ni wọ́n mọ ibi tí ojó tí wọ́n dà ọ̀run lásì lára àwọn ni gómìnà ìpínlẹ̀ Imo iyun Hope Uzodinma bákan náà ni ẹni tí ó jẹ́ wípé òun ni igbákejì abẹnugan ilégbèmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà Benjamin Kalu bákan náà òun ni ẹni tí ó jẹ́ aṣòfin àgbà tó ṣojú apá ìlà oòrùn ìpínlẹ̀ Ogun iyun Gbenga Daniel àti ẹnìkan tó jẹ́ pé òun náà ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Gombe Ibrahim Dankwabo wọn ní bákan náà òun ni àwọn míì tó jẹ́ pé wọ́n fowókan ọmọ léde ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì òun náà ni Osifo Stanley wọ́n ní pé òun ni òun gangan náà òun lẹ́nìkejì ẹnìkan ṣoṣo eléyìí tó jẹ́ wípé ọ̀rà fọ́ọ̀mù láti jẹ́ wípé òun àti òun fẹ́ gbé pẹrẹgì kaná pẹ̀lú ààrẹ tinubu iyùn nínú ètò òdìbò abẹ́lé ni òun ní ẹjẹ́ á lọ òun náà fẹ́ ṣe kíni òun náà fẹ́ di ààrẹ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú APC òun náà fẹ́ lọ ṣojú ẹgbẹ́ ni o ṣe rí ní àti ọjọ́ kẹjọ oṣù ta wà yìí òun náà ni gbogbo ètò gbogbo náà ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé àyẹ̀wò lọ́lọ́kan òjọ̀ kan òun náà ló jẹ́ wípé wọ́n ti ṣe iyun fún àwọn tí ó jẹ́ pé wọ́n fojú sùn láti rí dájú pé àwọn fẹ́ díje dupò ìkan àbí mi iyun lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ní wọ́n ti mú àwọn kan tó sì jẹ́ pé àwọn míì níṣe ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti fìdí rẹmi ṣùgbọ́n ní báyìí wọ́n ní gbogbo àwọn tó jẹ́ pé adarọ ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí náà ló jẹ́ wípé òní gangan náà ni wọ́n mọ̀ bóyá àwọn ò díje àbí àwọn ò ní díje iyun nígbà tí wọ́n bá dé iwájú àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe àyẹ̀wò fún ọ̀kọ̀ọ̀kan wọn ẹ mọ́ wàá gbàgbé ni pé ní ìpínlẹ̀ Ogun ipò kan náà báyìí òun náà ni ẹni tí ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí tí sáà rẹ̀ ń lọ tẹnubodò iyun ọmọ ọba dàpọ̀ Abiodun àti òun àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún Gbenga Daniel tó jẹ́ wípé òun ti ṣojú apá ìlà oòrùn ìpínlẹ̀ Ogun nílẹ̀gbẹ̀mọ̀ aṣòfin àgbà tó sì jẹ́ wípé òun fojú sùn láti ṣe sáà ẹlẹ́ẹ̀kejì báyìí níṣe ni wọ́n ti ìforígbárí ti bẹ̀rẹ̀ lápá abẹ́ ṣùgbọ́n ní báyìí o nínú àwọn tó jẹ́ wípé wọ́n ó ṣẹ̀ṣẹ̀ máa wò pé tọ̀ ṣé dúndùn báyìí lọ́sùn oṣù nínú wọn ni Gbenga Daniel wà nígbà tí ọba fi di ìrọ̀lẹ́ òní ẹ̀yìn gbogbo ẹ̀gbùgbẹ̀ náà ni ìròyìn ni ó gbé jáde lọ́kọ̀ọ̀kan ìjèèjì ìwé ìròyìn Vanguard náà ló kọ́ ròyìn síta láàárọ̀ yìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́
1: pékinni
0: wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu torílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ààrẹ orílẹ̀-èdè lọ́lọ́kan òjọ̀kan ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti pàdé báyìí tí wọ́n wà níbi sọ́mìtì kan yẹn àpérò àpéjọsọ ní ìlú Nairobi pẹ̀lú orílẹ̀-èdè France láti lọ́jọ́ wò kí lọ́wọ́ sọ nípa ẹ̀ wọ́n ń sọ nípa ètò ẹ̀yáwó ba lo se le je ka tu se ni ba tori pe ile adulowo ko si ba se fe se ta fe ki ilu yi dagba soke to ko pa ma yawo lada won to ye kun won ti ni nile tori pe awa gan ti ni nkan tan ewo won ta ni ani lo owo won ni kili nkan ta fe se ti to je pe ta ba yawo loke okan lawon ile ise kan abi awon ajo kan ogugu ewu to ro mo bi pe kiyan yawo ko fe fi se eto idagba soke kan ni orile ede kan to je pe aburuko wa sele bi a national disaster ni o ko je pe owo awon ma opodo fo pe aburu to sele yi ko ye kan di owo yi bi a ma so idaye kan lore na o ma mo iru ida to je ki won so lore to da ko ni je pe iye to gba yen na lo ma so pa tori pe aburu to sele ta oro tele to je kan pajabiri to sele o ye ki won ro mo ko fi le je wi pe o ton ya yen awon na wo pe won tu fi se oju anu fun won pe labala kan si kan sele ayo ko ninu wo te ja ko nu wa je bi eru le won ile adulawo lori o le ni won so ni bi apona to won ni ilu to waye ni ilu Nairobi won gbele kale ni ojo keji to won bere ojo ni bi ti are orilede France iyan Macron ma Emmanuel to ti wa be to won na ba won se aporo nibe ni en to je alakoso minister fun oro ohun to nlo lori omi ati bi awon oko to n gbe eru lori omi yen Adegboyega Oyetola minister for marine and blue economy no ti so si bi pe ewo ba se se aporo yin ohun kan te fi ka soro le lori ni pe a ma ya owo looto lati oke okun papa ju lolo won awon ajo ti won yayan lowo amun fe kon gboju wo ta ba ya owo kon wo awon ewu to wa ni bi nkan to le sele pa ya owo a fe fi se idagbasoke ilu ti bi a wa se idagbasoke ilu yen lowo ijamba kan sele to je pa wa gun won lero pe le sele iru isele bayi o ye ka awon ajo yi ma se afin won kun si ma wo dada pe a confusion nu kun wo pe nkan bayi to sele afun yin ni relief se pe ko ni je pe ogun te gba yen eyo idaye bayi kuro nbe a je ko ro awon eyan lorun awon ti won ya owo a ro won lorun lati fi se ise idagbaso to be fi owo na se a tu je ko ro won lorun lati le san owo to ba ku pada o ni nkan to n fe kan gbojumo re papa julo tori pe won se nse aporo ni ile adulawo won tun ma se aporo na to je ti gbogbogbo laipe laipe ni ilu France ni dey lawon se nkile pe gbogbo won lo soju ile adulawo won are ati awon olori lori ile adulawo ti won lo soju ori ile adulawo be ki won mu nkan to hun so lara awon nkan ma gbojuwo ni bi ti won lo na ki won le awon awon oyinbo atawon lawo funfun atawon to ku ki won le gbojuwo pe bawo na se le se ti ewu kan ba sele pe orile ikore kan ya owo kini ohun ti won le se si ko le ba aro to lori telemu lorun won no le ni ogbon awon are orilede ile adulawo ti won wa ni bi aporo ohun ni Nairobi ti o nsele lowo bayi ni bi ti won ti ma yo so wi pe awon ara parliament Tinubu na pelu awon are orilede ile adulawo to wa nbe won na fe nu ko pe awon fi awon satileyin fun ohun ti minister so yi ama awon kan mi ti wa na ti won tun ma so ekunrere won salaye to po pe ki ori ile adulawo ko le ba ni tesiwaju won le lati gbojuwo iru eto yi papa julo pe eto iyawo ki atunse ba ko le ba aro to lori telemu to nyawo aten to nyalowo ko le ba aro won lorun ibe royin ni the garden eri ekunrere ka laaro tuni
1: oda inje ti gbo ninu iwe royin leadership laaro yi awon merin la kan mare o ti won ni won ti wo turutu lo si ile ejo o lori esun merin la ototo ohun na ni won ni wi pe to ohun na ni won fi kan won o won ni eni ti o je eni ti o je adaju agba lorilede wa Nigeria to tu je minister fun oro eto dajo iyun omo oba Latif Fagbemi San ohun na lo je wi pe ohun gangan nlowo awon arakunrin kan ti won pe ni Bob Ogu ati awon marun mi o wo won lo si iwaju ile ejo giga ti ilu Abuja iyun to je olulu orilede wa Nigeria ni ana ode yo won ni esun merin la ototo ohun na ni won fi kan awon wonyi o won ni awon esun ohun ohun na lo ni se pelu esun yiyi iwe gbigbimopo wa baje gbigbe owo olufo gana ati bebe lo won ni awon to je wi pe o ko won tun jade epo mo Bob Ogu yi ohun na ni Samuel Udo Ime Ifianyi Aba Ekweme bakan na ni Nnameka Chukwueze tohun je agbasese tin sise akanse kan eleyi to je pe won fi o ko lese re won fi sita won ni wi pe won gbe ise fun won ni na lo je wi pe won ko lati se awon ise yi o won ni bakan na lo je wi pe nise ni won sugbon gbe awon iwe kan jade to si je wipe awon iwe yi o na lo je ayederu to je wipe won fi so wipe to awon ni dukia kan ti o je ile ise kan ti ile ise kan eleyi to je ko won fo ko re sinu iwe royin ti leadership laaro yi o bi bo ti le je wipe gbogbo esun ti won fi kan won wipe to esun jibiti lilu o na ni won ni pe awon o je bi o sugbon ni bayi o won ni oni da nile ejo lana ode yi won ni oni dajo ture won ni o ti gba oniduro won to si je wi pe o so wi pe to bo ba ti gba oniduro won pelu million melona ogun yin 20 million naira o na ni edi kokan ni o tun wa pada mu oniduro meji meji wa le to si je pe leyin igba na ni won mo ti le wa je ejo won iyun ni ile ejo sugba won ni ejo ohun o si nte waju iyun ni ile ejo giga eleyi to je wi pe o fi de kale si ilu abuja to je olulu orile ede wa nigeria be karo yi si waju si iwe iroyin leadership na lo ko iroyin ohun laaro yi
0: nje ti gbo atupara sori iroyin iroyin nibi ti won tin so laaro to ni won tun lo si abala ti eto eko ti won tin so ni abajade report kan tin so eleyi ti ajo United Nations Educational and Scientific and Cultural Organization UNESCO ti won gbe jade won ni nje mo pe orile ede nigeria ohun lo ni awon omo orile ede ton je gege bi akeko to pe o ipo keta ni orile ede nigeria wa ni awon to pe akeko won omo orile ede won to wa nkeko ni awon ilu mi ibe ipo keta ni nigeria wa o won ni pe awon akeko won omo orile ede yi won po so pe ma nkeko kaakiri ni orile ede kaakiri orile ede yi ati orile ede oke okun won wa ni awon se iwadi ojo ojo isegun ose yi no gbe iwadi baje abajade iwadi na jade ni mo tin sile laye pe ninu iwadi ta won se awon ri pe awon omo orile ede nigeria papa julodun 2023 awon ni won je pe ipo ida marun ninu awon ton wa awon ni won je won wa ni ida marun to je pe orile ede germany ohun na fara pe won bayi ninu esi jabale na tun wa nso si waju pe ninu awon ton won wo pe awon orile ede ton kawe ju ton omo won ma won kawe ju lawon ti ri kini ikojo wi pe ninu awon orile ton omo won ti won jade wa kawe ni bumi se kun won wo bi ton ti wa ilu ton ti wa ayo ge bi ton ti wa lo ti ri pe awon orile ede nigeria ohun ni won poju won ni bakan na ni ajo united unesco ye united nations educational scientific and cultural organization se so laaro tun ni wi pe laarin awon ilu ti won to bi mewa no to yan ti won kawe lo lati ile won wa si ile okore to ti won kawe won ninu na ni china ati india o se ko te tun jina sibe jupo awon na wa lara awon ti won se le awon na awon orile ede nigeria wi pe won o tun wa ti won ga lo soke wi pe ba ida meji din ni 100 ohun ni ni laarin odun merin ni awon orile ede nigeria iye won ti won jade lati orile ede nigeria ti won lo nkawe si lawon ile okere lolokan ojo kan on eri ide iwa je kon mo wi pe awon na lati bi 71,753 to jade ninu odun 2020 nisin ninu odun 2023 nigba ti jade na ma jade won ti wa ni 142,000 awon omo orile ede yi ti won kawe kaakiri papa opo osugbo ti nigeria won lohun ni won wa ni ipo keta bayi o tun mo si pe awon na kawe kilo amu ala kawe ta amo on ta bi ta bi kilo le duro kan bi o tun mo si pe yin alakoso wa e wo ka wo ko fi sada ko ta an wa na okere won ni ko ta wa lo sokoto o ya ko
2: la po so
0: to wa e ko re ro yin na o wa ninu be ro yin de gele jale laaro toni
1: to eja doke lohun ka je ise yi sugba ninu we iroyin ti leadership eleyi to wa ni waju mi eyan ibe na la pada fa bo won ni iyanse lodi to ti ro dede ngba ti oba fi di ipari osu yi osu ta wa osu karun ni won ni ajo kan eleyi to je wi pe won je ti awon oluko ti won keko ti awon oluko yun ni ile eko giga ni orile ede wa nigeria ohun na ni won se kini ni won se kilo be iyun fun ijoba apapo ibe la fa bo si nda ta ba lo ta ba bo an pada bo e ku kale nje ti gbon te si waju

ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà ìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.

0: ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba àmì dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ làápẹ̀ o. Tó bá wáyé ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ nìkisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba àmì dádé rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àmì rán. Àwọn lọ́lọ́run ọba àmì rán torí wípé ọlọ́run ọba àmì fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́rùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sí gbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba àmì gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣùlá. Arákùnrin, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bí kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Ọlọ́run ọba mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba àmì padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba àmì fi rán. ti dodo eni to moju le jare ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala ari daju le yi je o bo si jenu e je ndeka polowo oja na mo nbo o eku ka
3: awon amabo won so pe igiguguru ma gbe loju atokere lati lo amujuto iriru e da se koko se pataki ki olorun ba ma gba ode osan lowo ku wa wa iba mi e po ti o ba wa nse akiyesi yi ke ya pere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ku ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma Abolodo Osula Herbal otito inu ati iberu Olorun ni won fi sise ti won ko rudura
0: e ka abo pada fayin te ri number Osula Herbal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabi ke pe won sori 091 57 589016 091 57 589016 number tele pe baba sinu iwo tin ri bi oye tabi o tin rukuru oju lewo on ta bye bye abi eru oruko to mu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Herbal Eye Solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonaun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara o wodapa o ko ba apa o wodese o ko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na eje ka fese rajo die eku kale o

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pá tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà. Ẹ̀yin náà ò ní fa ìsan ló gbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá abba eye solution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n ò fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun kórí náà rí n tó fẹ́ jẹ, àbí ká lè jò ó wọlé ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ sí wa lájá wọlé kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé tá a wà méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láì sùn. Tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mú èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá abba eye solution. Òpó ọlọ́run ọba mi làwọn dìbú o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì ré àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sàmánì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá abba eye solution kò tí ì dé ṣé tí ìgbọ́ ti yín ni? Àbẹ́ ẹ̀ máa gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka báìbù, ẹ lè ka kùránì, kòtù lẹ̀yìn wò ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Sọ tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀. Àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú. Ó yá ẹ mú báírò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ̀pẹ̀ 070 38 61 51 68 070 38 61 51 68 Nọ́mbà bàbá òṣùlá nù. Bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka báìbù kì í jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la àbá mójútó. Ka ìjà ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ̀ ó yá ẹ̀kú kalẹ̀.
1: To nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe a ku dede oko yi a kan se eto ni latodo baba wa Olawale Osu Olale ti gbogbo aye mo si Osula Haba baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
2: e ku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Haba
1: baba eje nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fin riran lagbo ara
2: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma nse pin bi funfun le elomi ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
1: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagbo ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagbo ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
2: ese atokun oro wa da be npe nkan ti olohun ba ti yonu si te n ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbe kale ile se wa yi agbe kale lori ododo lori cafe we ati bose itoju isoro tin koju iriran eda yi baba olohun ti fun wa tenu ko
1: tete koluko o kin to gba yin lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba pe e ba fe foju kan yin bo won se le ri
3: head office wa wa ni ilu Ikorodu e bo le ni Agric bus stop e so pe n lo si asolo ile epo to doju ko asolo bus stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 ebe Osula Haba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju e ri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re e bere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout ewo inu haki won yen ti won ko Ilaye si Gadagba ewo be ni waju CAC church e bere Osula Haba nbe
1: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi san gbodo po pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
2: ibaran mi fun iru eyan be yen ni pe won ni pa mi mara ki npe loruko aisan je tu mi si ta ki nfi on sile o loruko re keji nti ba nse eyan te n ba fi mara o n to won o fe ko fohun sile niyan e tete be se n gbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olorun lo fi ran wa o
1: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin Osula Haba Osula Haba papa julo lori toro olojude nipa pe keyan oriran kedere tabi to ba je bi ene pe iriran eyan o ja gerege ko kilea oye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
2: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
1: ba kan ran yin se
2: se wa ri igba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale ato da ke yin o joko ta gba
1: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igbagbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo nte se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
2: eseun te ba re lomi to ba pe wa baba eh awon ti lo tawon bi kan o eh se se pe tawon ba dodo yin won kan kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì mọ wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ nílẹ̀ẹ́sẹ̀ wa lílò ni sẹ́nu.
1: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ì ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ̀ fáṣán ìní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
2: Bàbá tẹ rí abala ibi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rè é gbàgò ọ dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín nígò kan.
1: Wọ́n fún yín nígò.
2: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún change ẹ̀ fún yín.
1: Okay. Wọ́n máa pààrọ̀ gò.
2: Bẹ́ẹ̀ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
1: Bẹ́ẹ̀ bọ́gò yẹn ṣe lè lágbára tó.
2: Tó lè wá
1: tó fi sójú.
2: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
3: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá bákọ ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòjú ewé àti gbòlọ́ lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
1: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni ò nílẹ̀ Yorùbá Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-61-61-51-58-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
2: Ẹ ṣe àtọkùn. Èmi a máa sọ wípé ẹni tó bá ń mọ̀ kó o ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀. Olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
1: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
2: Ẹ ṣe àtọkùn. Àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
1: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
2: Bẹ́ẹ̀ni atọ́kùn.
1: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
2: Ẹ ṣe àtọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ èní bá ń tún wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómi kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já síkè ẹ̀ mọ́ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá jù nkan le bi aya won asa dede ja se ri elomi ti suga e ba ti lo to ti bo to ti wo inu isara won a wa je ko bere si ma re gbogbo isara wa re elomi wa gbese lele a bere si nkan mo irunbuso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a dabe npe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan ronun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la ojule ti won ni ri nkan kan mo rara
1: ehe baba wa esoro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ibalopo ni akọ na nko te menu bale kan to ba pe to ba nse yan lagu ara o le fe sokun fa irina dede
2: ese atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yin se won yi tete ki esara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ki nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbu be ni ara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba n gbo ogbologbo akọ narun ndi kan lo ti bere se ri ogbologbo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won elomi ba n bera bayi ti ba yunra bayi ni bus stop ko ti e ni fe wo boye ni kankan wo afoku go npe la elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba n tin bera kurakura bayi mu o ti e ni mo pe ibu to ko la won wa iwo ogbologbo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba ojo won ni gbagbo pe eni to ba fe se itoju isoro ti n koju irin eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologbo akọ narun oni to won o mo kankan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ohun ti n sẹlẹ si iriran ẹda o nibi ti gbòǹgbò rẹ ti bẹrẹ baba wa wu gbòǹgbò rẹ yóò dàbí ẹn pé èèyàn ń gé igi lórí kò butegbotegbonu ntí máa wá fanu wàárẹ lomi wọn ti lọ ṣe ojú bí ẹẹmejì bí ẹẹmẹta ẹjẹ abi wọn léèrè kí ni ìdí rẹ tí wọn ṣe fi ń padà síbẹ wọn ò wu ohun ti ń ṣe wọn tegbotegbo ni èyí tó wà lójú nìkan ni wọn mú nílé iṣẹ òṣùlá àbá ńbẹ la ti ń wú gbogbo ìṣòro ti ń kojú ìríran ẹdá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ tegbotegbo tẹ wá ní gbúrò rẹ mọ gbogbo ti ń jẹ tọlọrun.
4: tún lélẹ́yìí o láti iléeṣẹ́ òṣùlá àbá òṣùlá extra bitter ló ń jẹ́ bọ́mọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùn tódùn àfi kẹ́ ẹ yà lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ móríbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sì wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gulegule ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ní kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbó infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọdànù káwá móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì ògbólógbó kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wá wọ̀yá ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ọ̀dẹ̀rípọ̀ iṣan ara wa tó ń fani so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ní kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkun wa dànù káyé ṣàròyé apáríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbíngbin lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì a máa wá ṣeréṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ogun iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbògi bi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
3: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe nlo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e be re osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
1: e le pe wa sori ero ibani soro yi o 070 38 51 68 070 38 61 5168 oh.